yẹn ń jẹ́ owó sùúrù ọ̀dínwọ́n tó àwọn ahínimra yàn pẹ́yẹ́ wá sàásì sọ sẹ́rẹ̀ wọ́ sùúrù náà yẹn ń dáadáa ẹni àní ẹni náà fàáyẹ́ ń fọmọ́sọ ọ̀chọ́ yẹ ẹ̀sẹ̀ni ẹni kyẹ́ wọ́n náà wọ́n di yẹn ká ọ̀nà ẹ̀nfà yẹn ń kọ́ ń sọ̀hwẹ́ yẹn firi bọ̀ ní mu àwọn ahínimra tún mi ní àwọn.